0: fẹ́ mọ̀ bí mo ṣe jẹ́. Ọmọ ìyá mi ló dé ibẹ̀, ẹ sọ fún mi kó sá fi bẹ̀. Ọmọ lọ́mọ wọn níbo ló ti rówó ná, iṣẹ́ kékeré owó ńláńlá.
1: Wọ́lé wọ́lé.
2: Wọ́lé ipa. Wọ́lé ipa.
1: Million million dollar ló ná dọ́là, no be small small dollar.